0: menya wonim adoma
1: se menya favor e wo wo urade nim
0: mesrew nsatan ko
1: ensha ho ntoko aha
0: akosa ikrabi imra
1: haleluya
0: na mo
1: na mo kimra
0: na
1: me fa nsio no ma ho amka ngulu rete no mse
0: monya be anko an
1: pa be fa ha anko de
0: me koma ko fa pa no kakra maba
1: na me koma ko akofa pa no ye aduane ache o
0: ache
1: genesis na pa no wo ho haleluya
0: amen
1: ntina yesu be je ho yesu ni best food pa ye pa no ne kina
0: bread of life
1: tuya kimi ye pa ahote ehu ye kama
0: somfo
1: haleluya
0: na nsiesie no
1: oh adepane for the man si di at the order for driver
0: geno
1: collection nearby for so
0: ye bi
1: haleluya
0: amen
1: o jo jai de no me be be no we jai haleluya
0: amen
1: ena no ke na no loto loto ayetwa ani
0: loto amen
1: to twa loto no ena pepa no a balance no ti o yi sika no wahwe loto na fras
0: na akoto
1: eti Abraham ye fas ena o ka che na yiri sela o ka tetre pepa no o che Abraham ye sela sela ye fas na ye din
0: no ye sie no
1: amo wo atu gana ya ɛno ane sɛ Abraham sɛ hwene dima kɔpɛ saa wɔ so wobabɔ ne bia me kunu ayɛ tenemfu ɔbaa bi atumi aa mene ane ma me ɔwowo no no ɛne wɔkɛsa wo bɛbi atumi aya bɛmane wɔ ne wo nta nanso sɛla deɛ wɔanyɛ saa wo bible sɛ sɛla gye nam no ɔgye pano no ɔgye asam no ɔgye ɛhɔ ana ɔyɛ fast ɛna ɔkɔ popoeɛ na nkwan a sɛla popoeɛ no wotoa so hɔ a wɔse na abɔfoɔ no didi wieɛ no nkwan ne taste nti halleluya aduane ne da nti na nkwan a sɛla popoeɛ no wotoa so hɔ a wɔse na abɔfoɔ no didi wieɛ no nkwan ne taste nti halleluya aduane ne da nti wọ́n mú kọ́ ọ́nà náà wọ́n mú fúru Abraham sẹ́ Abraham wọ́n yíri sẹ́là wáyé tuwaso ọ̀hán mami.
0: verse number 9
1: ẹ̀hẹ́
0: na obi sẹ́ Abraham sẹ́
1: ẹ̀ na ọmọ bí sẹ́ Abraham sẹ́
0: wọ́n yíri sẹ́là wáyé
1: wọ́n yíri sẹ́là wáyé
0: na ọ̀sẹ̀
1: ọ̀sẹ̀
0: hwẹ́
1: hwẹ́
0: ọwọ́ ntumadan mu
1: ọwọ́ ntumadan
0: na ọkà sẹ́
1: hwẹ́
0: ampaala
1: sẹ́ bàbá mẹ́ ní ayé kọ́ ayé
0: sàn
1: ẹ̀yà ọ̀ wọ́n kẹ̀kẹ́ ń tí o ẹ̀fẹ́ wọ́n wù the reason obi kọ́ àwọn ṣe àwọn ẹ̀fẹ́ wù sáà the reason wọ́n ọ̀bẹ́ bi kọ́ àwọn adé ẹ̀ṣẹ̀ wọ́n nyà wọ́n ṣùgbọ́n hallelujah.